ọmọ má lọ sọ́kò, má lọ sọ́kò, mo ní má lọ sọ́kò. Tó bá lọ sọ́kò, ó mẹ́ni tó má bá. It's your boy Nice, Naija FM, tiwa tiwa mi lẹ̀ títì. Ṣáwọn gbéra.

0: ó tí ẹ mọ yìí, àbò mọ bí mo ṣe jẹ́ nílẹ̀ yìí.
1: Lágbájá lọ ti mọ yìí.
0: Àmì kí n tọ́jú ẹ, mo máa lọ kùtà.